0: Sim, é caro, é caro, é bonito.
1: É tudo luto e cox. É que leva ou não sei?
0: Ah, você é larinho.
2: O do dada.
0: O larinho. Beleza.
1: I want to go to the house.
0: Ẹ̀sùn tẹ̀tẹ̀lẹ̀
1: sọ ẹ̀yẹ máa mú ìṣọ́ àti
0: ìwọ ni. owó ni oyisan lafẹ jẹ ni
2: ẹjẹ ti sọkọ mo tún ro ni o mo kan ro ni o pe ẹni tó níṣan tó fine lè ní ó lè di olówó lọ́la o.
1: Gbogbo mi ló fẹ́ mú ẹ fẹ́ yìí ti kéèkì
0: wọn
1: ẹ mú ẹyẹ ọkọ.
0: Ó ṣòro gbọ́ tí sàn àwọn pété àbá rí sàn àwọn pété wà lọ patí wọn wò pé ẹ wọ́pọ̀ gbogbo yẹn.
2: Ó ní sọ.
0: A ti gba pàṣókè bá gbogbo àwọn obìnrin akọ máa jábọ̀ ni. Fani
1: ni 2026.
0: Àwọn èèyàn like iṣan.
1: Èmi ò rò bẹ́ẹ̀ 2026.
0: Àwọn èèyàn fẹ́ràn iṣan. Ṣùgbọ́n owó ṣe pàtàkì.
2: Olóòtú ẹ yọ̀ǹda mi sí yẹn. Mi ò fẹ́ kankan ń bẹ̀.
0: Ẹ̀bọ̀n tí owó ni owó yẹn lo èèyàn máa mú owó
2: ni. Mi ò tí ì máa ní kán yọ̀ǹda mi pé ẹyẹ kí n kọ́kọ́ lọ ronú sí náà.
1: Auntie Simi, Onika Gbo Woman.

0: Àwọn women's only náà dẹ̀ wá.
1: Well, women's only party máa wà ó máa dùn.
2: Ó wà òkè. Women's only yẹn, wọ́n máa ń ní ìdá kò yé.
1: Ọmọbìnrin kọ́ lè tẹ́m̀pà.
3: Kò lè yé mi o. Àmọ́
1: kò bá yé.
2: Ó ti yé mo ti bá yé.
3: Àdàbọ̀ ìdí o yé mi o.
2: Off camera.
1: Ẹ̀bọ̀ gbogbo wọn náà ló ṣe pàtàkì àtọkùnrin àtobìnrin gbogbo wọn náà nípa tó ń kó nípa tí.
2: Ó nígbà tó ń pẹ́ àwọn ọkùnrin ẹ mọ̀ àwọn tó máa ń pè ní gentleman's club kò yé yín. But gbogbo gentleman's club
1: ẹ̀ náà wọ́n rí
2: máa wà fẹ́.
1: Obìnrin máa wà fẹ́.
0: Wọ́n tún láìkí
2: yẹn. Ọkùnrin wọ́n lè ṣe without
0: obìnrin. Okay.
1: No da.
2: Wọ́n kàn lè máa bùgá.
1: Ọwọ́ lè wọ ẹ̀wọ́ ní tọkùnrin àtobìnrin.
2: Ọwọ́
1: lè mọ.
0: Oo,
1: ìyá.
0: Ìyẹn náà da.
1: Gbogbo yín tí ẹ̀ ń gbádùn wa. Ẹ fìwé ránṣẹ́ sí wa. Ẹ gbá wa láago. Ẹ kàn sí wa. Tó bá ní àwọn nǹkan tẹ fẹ́ ká sọ̀rọ̀ nípa. Tó bá jẹ́ pé ní àwọn ìbéèrè tẹ fẹ́ béèrè. Ẹ fi ìwé ránṣẹ́ sí wa lórí email. Email tẹ máa fi ránṣẹ́ sí wa ní info@4eb.org.au. Ẹ bá dẹ̀ ti kọ Yorùbá language program àdọwọ́ wa. Báwo èèyàn ṣe ń kọ̀wé ránṣẹ́ sí wa náà ni a fẹ́ kẹ́kọ̀ọ́ ránṣẹ́ sí wa. Tó bá lẹ́mọ̀ àwọn nǹkan tẹ́ ń gbádùn ẹ̀ sọ fún wa. Àwọn nǹkan tẹ́ bá fẹ́ ká tún ṣe ẹ̀ sọ fún wa.
2: Àwọn nǹkan tẹ́ bá fẹ́ ká sọ̀rọ̀ nípa. Rárá náwọn èèyàn tán ní ọgbọ́n àtòyé ń bì.
1: Bẹ́ẹ̀ni.
2: Wọ́n ti wà láyé tipẹ́ tán mọ tán ní experience. Wọ́n wà ní studio.
0: Wọ́n pọ̀ gan.
1: Ẹ̀jẹ̀ ṣe mọ̀ pé ńgbà mí náà ìyan àwọn tó dàgbà náà máa ní experience. Wọ́n máa ní làkàyè. Wọ́n máa ń gbọ́n.
2: Èmi lọ sọ̀rọ̀ pa.
3: Kò sẹ́ni tó dárúkọ ẹnìkankan bí o.
1: Àporúkọ ẹnìkankan wà ní àwọn
3: èèyàn. Àfi tó yẹ pé àwọn kan tó yẹ pé wọ́n ti mọ̀ fáwọn náà ń sọ̀rọ̀ nípa kó àdárúkọ èèyàn kankan
1: o. Àdárúkọ èèyàn kankan o.
2: Ṣé ti gbọ́ pa official age rí?
1: Láyé bọ́ọ̀lù.
3: Ó pọ̀ dáadáa, wọ́n sì ń ṣe báyìí
2: o. Civil service.
3: Ó sì wà ń bẹ̀.
1: Official age máa wà. Ẹ̀rọ ti adájọ́ kan tí wọ́n mú. Ní láìpẹ́ náà ni nkankan ọ̀hún ṣáà match wọn á ta ẹ̀ torí ó ti dàgbà jù.
2: Ẹ̀yà ẹ̀dùn ọgbọ́n lẹ́wọ̀n.
0: Àbí kò ní ìdàtí lọ ẹ̀wọ̀n náà rẹpẹtẹ.
1: Bọ́chẹ́ mo rántí pé ayé ìgbà kan tó bá fẹ́ wọ ilé primary school ilé ẹ̀kọ́ kínní tó bá ti gbọ́wọ́ sókè sí orí tọwọ́ ẹ̀ bá ti dé tí kejì ó ti wọ school. Táwọn ẹ̀rọ bá débẹ̀ ò wọ skúl yẹn wọ́n bá ṣe ń wọ skúl láyé ìgbà ẹ̀ kan nìyẹn.
2: Tó ní mo tẹ̀ rántí gba ẹ̀yà àwọn bọ̀bọ̀ kan tó jẹ́ pé best educator ó sọ pé gbogbo àtàwà class àjùlọ lọ́dún bíi mẹ́ta àbí mẹ́rin. Ìjà wa délẹ̀ ó dẹ̀ ń pariwo you be my mate and any will not be your mate now.
1: Gbogbo àjùlọ.
2: Gbogbo àjùlọ ó wá ní pé kì í ṣe bẹ́ẹ̀ o.
3: Ó ní official age ni ẹ o.
2: Official age ni ẹ o.
3: Ó yàtọ̀ sí the real age.
2: Ó ṣàgbà
3: kí ọdún márùn. Chronological age.
2: Ẹ̀dẹ́rin náà ẹ wò pé ó dàgbà fún age tó sọ pé òun jẹ́.
1: Maturity tó wà lára
2: ẹ̀. Meanwhile ó bí 5 years ló gbà lọ́wọ́ average person in class. Ó ti yíwèé.
1: Kọ́lọ̀ ṣáà.
2: Ilé ẹ̀sìn tó bá ní kó wá ṣe nǹkan táwọn ọmọdé ṣe kò ní lè ṣe tó bá ní bend your back and touch the ground. Ẹni pé kò ní lè ṣe
1: dáadáa. Bàbá
2: tí sábà ní fún wa sports. Kò ní lè ṣe àwọn ọkọ tó yẹ pé àwọn ọmọ yé jẹ yẹ kó lè ṣe.
1: Bàbá ti kó ni.
2: Bàbá
1: ti kó sára.
0: Ṣùgbọ́n ṣé àwọn pé kì í ṣèlú wa nìkan náà ti ń ṣe irú official age bẹ́ẹ̀. A gbọ́ pé nígbà kan náà nígbà táwọn Australia tán ń lọ sí war àwọn ọkùnrin kan wà tó yẹ pé wọ́n ní wọ́n lọ wọ́n fi kún éèdì wọn.
1: Kán lè lọ.
0: Kán lè lọ.
2: Wọ́n rò bèrè lọ́lọ́ ṣe.
0: Wọ́n rò bóyá wọ́n kàn fẹ́ lọ.
1: Wọ́n fẹ́ lọ gbafẹ́.
0: Gbafẹ́ ni àbí wọ́n fẹ́ lọ ṣeré.
1: Ẹ wo ogun ọ̀dà.
2: Ogun ọ̀dà rárá.
1: Ogun ọ̀dà. Tẹ bá ti ìyá mi máa ń sọ pé tẹ bá ti ń rà wọ́n tó máa ń lérí. Wọ́n ní ẹ kọ́ jà. Wọ́n nẹ́ni yẹn kò rógun rí ni.
0: Kò rógun rí bẹ́ẹ̀
1: ni. Ẹni tó bá rí ogun rí torí jà rí kò lè láyé sọ pé kọ́ jà. Nǹkan burúkú ni.
0: abẹni to je pe iya ati baba inu ogun na ku si se yen ma fe ma so pe kawon eyan ja
1: ko ni fe eni kon lo mo eni kon lo mo olorun lo mo la
0: be ni o
2: otutu ni mo na ejo so fun awon eyan nkan to e kan se o sawon eyan ti lo gba vaccine won
1: aro awon eyan kan lo gba vaccine na
0: ati so fun awon eyan kan lo gba
1: en kan mi tun ni pe se mo te ba to ba tin da pe a e fe ma sin e fe ma ni ba ki se pe ke ma roju pe mo lati lo fashe tori tentare o baya e papa nigba winter yi ki se gba te o ma roju lo fashe tori o tun ma ko aisan yen lo ba gbugbo awon to tun wa ni ibise ni
0: ati ni ile gan
2: awon yoruba won so pe ojo iku lojo isimi
0: okay
1: olo ma di ayiro e
0: olutuko
1: come afa lo
2: olutuko te ba lo we to le counter we mi e so fun mi but ma mo dro mi
1: ai tete mo le lo le mo le ko
2: ya ko counter ara oni ojo iku lojo isimi
0: nitori na
2: ma sise lo
1: wọ́n ní pé ẹ̀yìn tí ó bíwájú ò ṣe lọ ẹ̀yìn ẹ̀yìn ṣe padà sí
2: bẹ́ẹ̀ kò jẹ́
0: ok a máa ro
1: ọjọ́ kò kọ́ lọ́ọ̀ ní jẹ́ kí
0: ẹ̀wò ẹjẹ́
1: sọ fún yín ẹjẹ́ lọ sinmi ẹ̀wọ́n agbọ́gbìn yẹn ọjọ́ kú lọ́jọ́ sinmi ṣé kàwá pẹ́mẹ́ àìmọye yẹn tó dẹ̀ ń ṣẹlẹ̀ sí i táwọn èèyàn kàn dákú
2: yorùbá náà ló ń sọ pé iṣẹ́ òǹtán
0: kò ṣe òkè ń tàn
1: yorùbá náà lọ ní iṣẹ́ lògùn ṣẹ́ karamọ́ṣẹ́ ọ̀rẹ́ mi
0: iṣẹ́ la fi ń di ẹni gíga
2: kò ṣe ká ṣiṣẹ́ kù ni
0: rárá
1: karamọ́ṣẹ́ ò ní pé kíyàn ṣiṣẹ́ kù pẹ̀lú ọgbọ́n ni àti làákàyè iṣẹ́ òǹtàn
2: sinmi
1: ẹni tó bá wà láàyè ló ń ṣiṣẹ́
0: bẹ́ẹ̀ ni o
1: ẹni tó bá wà láàyè ló ń ṣiṣẹ́ o
2: ojú mà ti lọ
0: ojo ti lo bẹyin
2: ojo ti lo
1: soki lo be oge o
2: e ni ose to da o
1: e seun o o ga
2: o ti lo re lojo se wa lo
1: e je ka tu oro yi so na
0: ose to nbo
1: tori mi ro pa sotan
0: ati sotan o
1: ati so kuna
2: ko to nbo la tuke
1: ti le o gba